0: ẹyin tèmi mi ò mọ ti yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ́ lórí ẹ̀rọ alágbèéká tí kìrètí mi bá tètè tán inú aṣọ máa bí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́dọ̀ọ̀sẹ̀ tí sàn wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top appel connector illuminator àti my mister gbogbo ẹ̀rọ ti bẹ̀rẹ̀ òde pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top appel tó sì máa sọ̀rọ̀ lọ láì bẹ̀rù pẹ̀lú ẹni tí ó pè ra pass connector onígun mẹ́jọ péré tó sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba kásánsán sesmo tó bá sì wù ẹ́ kó o jẹ ìgbádùn ní falala gbọ́ra illuminator oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgá mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí pọ̀ bá àwọn àǹfààní yìí ẹ tẹ $1,229 nísinsìnyí tàbí kẹ lọ sóyí super apple wa celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí.
1: Kwe wwa zogwen kwe e imbine tu otan e. Nou gege, nantin bo nan gble do toutan. Do, walo, barabara. E, beto alo se koubude le. Nan soro te bo nan. Izan do, alianou. E, in zogwen ton le ewe. Kwe a fwa o kogo waje kwe a fwa o konu kwenen go. Livi, do kuropo nou otan. E, we izan, do diyo. Nou teme teme. E, mede mede ren gble nou. Esbe, sin kwe yo e. Kwe a fwa o konu kwantan go me on. Livi, a fode, jeji. E, we in kwe e yike. Zogwen kweyoye, do kwa gble nou me edele sin kudwa, ouve devwe devwe timbo sou, kwa bo gege desu, ze doto kwe mitan le, a zonzonon, e do toto kwe bo doto kwe aiba, zogwen kwe, nou e gble daline anjiye, do maha maha, kwa mitan le me, a blu, e no a je khane le me, do alianou, zogwen tan le, en gble utwe, non yiton, ba ina jayi yo, e non rando khale me, e voa, renou, teme teme, a zon, wa bodou nou, gege non kwa kwa, do walo gble gble edele sin ye kame, e dekle, Dome jele esbe si alianu debu e me debu rengble e so ina blume kerewe e no dome doa luo be betaton e we no rengble nundo mo mi gbonu manok bon bo yan kredo alianu teme teme e no itombo mi no mo zogwen zando kwelegbe ji esbe aso ato kwene ongwe tonle do kamiton zakpo kizepo
2: Annonceur, mettez-vous en lumière. Faites entendre la voix de votre entreprise en réservant votre espace publicitaire sur Bip Radio. Nous avons la solution pour votre campagne. Prenez contact dès à présent avec nos équipes au +229
3: 01 91 91 79.
2: Bip Radio Publicité, à votre écoute et à votre service. Bip Musique.